ojuma re ojuma ayo ojuma dunu lo tun mo mi ni kuto owuro toni ire wa mi re emi orun meji faba mi oke to ma ju ope lo oba to de mi ateyin ololufe kan ni si titi di ojo oni opo lo ti ku opo lo ti segbe opo lo wa nle iwosan ti won kigbe o nta mi o nro mi be awon kan ti di awati lasiko ta wa yi opo lo ha ni ahamo ti won mo nkan ti won se nibe emi o fi yo won o mo fi dupe lo oba deda seda ni sore ru to ba mo nuro ni o mo pe du idire ti mo fi dupe temi lowuro yi ibe oni royin luturu gbegbede se ti gboyin latori ikoni karun di logorun o le ko dondo wa zobia fm loni tin se ojo aje ojo kokonla ninu osu karun odun 2024 idi ise ni lati mo ni lole ade idi ise ma se agba ole loni tohun balikiz irewa mi ri lawa oni o ma karoyan un fun yin eje muri ajopon lowuro yi latori ijoba apapo orilede wa nibi ti won ti kan pa wipe won yo bere si ni se ayewo ilokulo ogun oloro fun awon akeko ilewe girama orilede yi lati le koju isoro ilokulo ogun ni awujo wa bakan na ni ilewe giga fasiti ipinle kogi ti fi owo si juwe le fun awon akeko merin lori esun wipe obirin ati obirin fe ara won ati esun ayelujara gẹ́lẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ti balẹ̀ gùdẹ̀ sí orílẹ̀-èdè Kenya fún ìpàdé láàrin àwọn orílẹ̀-èdè ilẹ̀ Áfíríkà àti orílẹ̀-èdè Faransé. Bákan náà ni Peter Obi ti kí gbajúgbajà agbábọ́ọ̀lù ni Victor Osimhen kú oríire ti jíjàwé olúborí ní ìdíje Turkish League. Bákan náà lórí gbèdéke àkókò tí àjọ INEC là kalẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ti bẹ̀rẹ̀ sí ní yára láti fi ìforúkọsílẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ wọn ránṣẹ́ sí àjọ ọ̀hún. Síwájú sí nínú ìròyìn ọ̀gbẹ́ni Rauf Aregbesola ti fagilé ìròyìn àtàwọn àbá tó jọ mọ́ wípé ó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC padà ó ní kò jọ lákẹ́ kò jọ lóko. Bákan náà ìjọba ìpínlẹ̀ Èkó àti iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìpolongo àti ìdánilẹ́kọ̀ọ́ ní àwọn iléèwé tó wà nípìnlẹ̀ náà láti kojú ìṣòro ìwà ẹgbẹ́ òkùnkùn. Ẹ̀wẹ̀ gómìnà pínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Adémọ́lá Adélékè ti yan ọ̀gá àgbà tuntun fún iléèwé gíga fásitì Uni Ọ̀ṣun. Bákan náà ni àwọn aṣòfin lápá gúúsù wọ oòrùn orílẹ̀-èdè yìí ti bẹ̀rẹ̀ sí ní kí adarí ẹgbẹ́ afẹ́nifẹ́re Fasoǹrótì fún ti ọjọ́ ìbí wípé ó pẹ́ ní ọmọ ọdún 100 lókè pẹ́. Bákan náà ni gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani ti rọ àwọn arìnrìn-àjò lọ sí ilẹ̀ mímọ́ Hajj láti gbàdúrà fún àlàáfíà àti ààbò tó nípọn tí wọ́n bá dé ilẹ̀ mímọ́ ọ̀hún. Ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ́ ó di òkè òkun níbi tí ààrẹ orílẹ̀-èdè US Donald Trump ti kọ àwọn ìlànà tí orílẹ̀-èdè Iran là kalẹ̀ ìyún lórí ìgbésẹ̀ jíjẹ́ kí ogun omi bẹ́ẹ̀ sì ni owó epo ti gbéra sọ sí lásìkò yìí. Lẹ́kẹ̀rẹ́ ìdárayá lóhùnrọ̀ tòní nínú ìdíje Nigeria Premier Football League tó ń lọ lọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Kano Pillars fàgbà àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Warriors pẹ̀lú àmì ayò 1-0 Kwara United fìyàjẹ ikọ̀ Enyimba pẹ̀lú àmì ayò 2-0 gẹ́lẹ́ bí ikọ̀ Barawa FC ṣe fìyàpanu lọ́wọ́ ikọ̀ Shooting Star pẹ̀lú àmì ayò 1-0 Bákan náà nínú ìdíje English Premier League tó ń lọ lọ́wọ́ ikọ̀ orí ògbádé ìyún Arsenal wọ́n fàkọyọ àmì ayò 1-0 ni wọ́n fi fìyàjẹ ikọ̀ West Ham United. Ìbẹ́ òní ìròyìn òní ju báyìí lọ látorí ìkànnì karùndínlọ́gọ́rùn-ún ó lé kọ́dọ́ńdọ́ wà zobia fm ǹjẹ́ tún pàdé wa ní dédé aago kan kò ṣẹ́jú 15 nígbà tá a máa mú ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun wa sétí ìgbọ̀yìn balikiz eré wa mi rí làwà ló ka ròyìn òun fún yín lówùúrọ̀ yìí a kú àmójúbọ̀ ọ̀sẹ̀ tuntun ọ̀sẹ̀ yìí á sàn wá síre á sàn wá sówó àbọ̀ ọlọ́run adájú lórí wa àmì.

tán gómìnà ta náà ń ṣèlérí láti ṣiṣẹ́ takuntakun pẹ̀lú àwọn aṣòfin yòókù ìhun nípalẹ̀mọ́ fún ìdìbò tó ń bọ̀ lọ́nà. Bákan náà ìgbìmọ̀ tó ń ṣe àyẹ̀wò fún àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí láti díje dupò nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC ti wọ́gilé àyẹ̀wò abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ River tàná honorable Victor Okojumbo àti òǹkàwọn olùdíje dupò mẹ́rìnléníọgọ́ta tí wọ́n fẹ́ díje dupò ní fún ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers ìyẹn ní ìpalẹ̀mọ́ fún ìdìbò abẹ́lé ẹgbẹ́ náà tó sì jẹ́ pé ọ̀pọ̀ nínú àwọn olùdíje tí wọ́n wọ́gilé àyẹ̀wò wọn yìí ni wọ́n ṣe ti gómìnà pínlẹ̀ ọ̀hún Simina Alaye Fubara ṣùgbọ́n òǹkàwọn tí wọ́n fẹ́ díje dupò 33 tí wọ́n ṣe ti mínísítà ìlú Abuja Ìsan Wike ni wọ́n perégedé nínú àyẹ̀wò náà. Lákòótán àwọn ìgbìmọ̀ tí wọ́n ṣe àyẹ̀wò ọ̀hún sọ di mọ́ pé kí kájòjù ṣùwọ̀n tí àwọn tó perégedé kájòjù wọn ló mú wọn perégedé gbogbo ìlànà tó yẹ kí wọ́n tọ̀ láti kópa nínú ìdìbò abẹ́lé sì ni wọ́n tọ̀. Bákanná ẹ̀wẹ̀ iléeṣẹ́ tó ń rí sí kógun májàlú ní orílẹ̀-èdè yìí ti fagilé ìròyìn nípa pé àwọn ọmọ ogun orílẹ̀-èdè ṣekú pa àwọn ará ìlú ní ìjọba ìbílẹ̀ Ṣiroro tó wà nípìnlẹ̀ Niger ìyún lásìkò tí wọ́n ṣèkọlù ojú òfurufú. Nínú àtẹ̀jáde tí adarí ìgbóhùnsáfẹ́fẹ́ fún iléeṣẹ́ tó ń rí sí kógun májàlú ọ̀gágun Michael Nọ́jà fi síta lánòde yìí ló ti ṣàlàyé pé àwọn ṣe ìkọlù ọ̀hún lẹ́yìn tí ìmọ̀ ìjìnlẹ̀ tú àṣírí pé àwọn ọmọ agbébọn kórajọpọ̀ sí abúlé Lukupe tó wà ní ìjọba ìbílẹ̀ Ṣiroro ìyún lọ́jọ́ 9 oṣù tá a wà yìí ìdí alábàjọ sì rèé tí àwọn fi ṣe ìkọlù náà. Ẹ̀wẹ̀ ọ̀kan nínú àwọn tí ìkọlù ojú òfurufú ọ̀hún àwọn ológun ilẹ̀ wọ̀ ọ̀hún kàn ní abúlé Galadima Kogo ní ìjọba ìbílẹ̀ Ṣiroro nípínlẹ̀ Niger ọ̀gbẹ́ni Victor Solomon tó jẹ́ ẹni 50 ọdún ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọmọ òun mẹ́ta lòún pàdánù sínú ìkọlù náà tó sì jẹ́ wípé òǹkà àwọn ará ìlú mẹ́tàlá ni wọ́n pàdánù ẹ̀mí wọn àwọn ọmọ wẹ́wẹ́ ló sì pọ̀ jù nínú wọn. Àwọn olùgbé abúlé Grodan Nayi sọ di mímọ̀ wípé òwúrọ̀ kùtùkùtù ní ọjọ́ Àìkú ni ìkọlù náà wáyé lásìkò tí àwọn ológun bẹ̀rẹ̀ sí ní lé àwọn ọmọ agbébọn tí wọ́n ń fi ọ̀kadà lùkùkù gba abúlé náà kọjá. Solomon fìdí ẹ̀ múlẹ̀ wípé ojú oorun ni ìkọlù náà ti bó òun òun sì farapa lọ́pọ̀lọpọ̀. Bákan náà ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè ti kàn nípa wípé wọn yóò bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò fún àwọn akẹ́kọ̀ọ́ iléèwé girama láti fi kojú ìṣòro ìlòkulò oògùn olóró ní àwọn iléèwé. Àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ iléèwé girama àti àwọn tí wọ́n ti wà ní iléèwé tẹ́lẹ̀ ni wọn yóò máa ṣe àyẹ̀wò ọ̀hún fún. Èyíkéyìí akẹ́kọ̀ọ́ tí wọ́n bá kẹ́fìn wípé ó ń lo oògùn olóró yóò lọ gba ìtọ́jú ní gbọ̀ngàn ìrònúpìwàdà ṣùgbọ́n bí irúfẹ́ akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kò bá dẹ̀yìn wọn yóò fi ọwọ́ òsì júwèé lé fún. Èyí sì wà nínú ìlànà tuntun tí ìjọba àpapọ̀ là kalẹ̀ láti fi kojú ìṣòro lílo ìṣòro ìlòkulò oògùn àti egbògi olóró ní àwọn iléèwé girama tó wà káàkiri kọ̀rọ̀kọ́ńdọ̀ orílẹ̀-èdè yìí. Bákan náà ni lórí ajé ọdún 2026 òǹkà àwọn alálàájì 913 nípínlẹ̀ Kwara ni wọ́n ti balẹ̀ gùdẹ̀ sí ìlú Mecca pẹ̀lú bí àwọn alálàájì ṣe ti bẹ̀rẹ̀ sí ní gbéra lọ sí ìlú Mecca. Àwọn alálàájì ọ̀hún tó jẹ́ ti ìpele àkọ́kọ́ àti ti ìkejì ni ọkọ̀ gbé kúrò nílùú Madina lágo 8 òwúrọ̀ yìí láyọ̀ sì ni wọ́n dé sí gbọ̀ngàn àwọn alálàájì ìpínlẹ̀ Kwara tó wà nílùú Mecca. Ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ́ ó di òkè òkun níbi tí arábìnrin tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè US àti Faransé tí wọ́n gbé kúrò nínú ọkọ̀ ojú omi nítorí wọ́n kẹ́fìn wípé ó ní àjàkálẹ̀ àrùn antivirus ni àyẹ̀wò ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó lùgúdẹ àrùn ọ̀hún tí gbìyànjú láti dá àwọn èrò yòókù tó wà nínú ọkọ̀ ojú omi ọ̀hún padà sí orílẹ̀-èdè wọn sì ti ń lọ lọ́wọ́. Àwọn tọkọtìyàwó ọmọ orílẹ̀-èdè Dutch kan àti obìnrin ara ilẹ̀ Germany kan sì ti pàdánù ẹ̀mí wọn. Bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí kò sí ìsí abẹ́rẹ́ tàbí oògùn tí wọ́n lè lò láti fi kojú àìsàn àjàkálẹ̀ àrùn antivirus. Lẹ́kẹ̀ẹ́rẹ́ ìdárayá lọ́sàn-án tòní ikọ̀ Wiki Torres àti ikọ̀ Bayelsa United ti fìdí rẹmi nínú ìdíje Nigeria Premier Football League tó ń lọ lọ́wọ́. Ikọ̀ méjèèjì ni wọ́n ti fìdí rẹmi lẹ́yìn tí wọ́n kùnà lásìkò tí wọ́n kojú àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yòókù nínú sáà eré ìdárayá ọ̀hún. Bayelsa United pàdánù sí ikọ̀ Remo Star tìlú Kẹ́nẹ́ lọ́wọ́ pẹ̀lú àmì ayò 2-1. Bákan náà ni ikọ̀ Wiki Torres pàdánù sí ikọ̀ Rivers United lọ́wọ́ pẹ̀lú àmì ayò 3-2. Ìròyìn káàkiri ilẹ̀ wa àti lókè òkun ò ní jù báyìí lọ. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Tíntòmá 22 òdìrẹ agbára mú Abdulrahman Balarebe Isa ló ṣe àkójọpọ̀ ìròyìn. Balikí Ìzírẹ́wàmírí làwà ló kàròyìn ohun sétí ìgbọ̀yìn. Ẹ pàdé wa lórí

0: kábọ̀ padà láti abala ìpolówó ọjà. Abala àkọ́kọ́ lórí ètò lágbo fàájì lápè ní abala òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe. Wọ́n ní bí ọ̀rọ̀ bá sọnù òwe láòfin wa. Òwe tọ̀sán tòní lọ báyìí wípé àlà ni yóò fi oko ọ̀lẹ́ hàn. Àlà ni yóò fi oko ọ̀lẹ́ hàn. Bẹ́ẹ̀ni àlà ni yóò fi oko ọ̀lẹ́ hàn. Nítorí ibi tó ṣe kù patì sí náà ni yóò ti débà. Nígbà tí ẹni ń ṣiṣẹ́ takuntakun bá ń kó èrè gbìyànjú rẹ̀.
1: Lè bàjẹ́ òwe.
0: Ọ̀lẹ́ náà á jèrè ṣíṣe ìmẹ́lẹ́.
1: Nítorí wípé.
0: Ẹdìyẹn mú báyẹn lábala òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn òwe nírọ̀lẹ́ tòní. Ó yẹ jẹ́ ń tẹ̀síwájú lágbo àwọn òṣèré àtàwọn mọ̀ọ́lùmọ̀ọ́kan orílẹ̀-èdè wa. Ẹ̀jẹ̀ múrin àjò kan látòrí ayẹyẹ àmẹ̀yẹ AMBCA ti ọdún 2026. Gbajúgbajà ọ̀jẹ̀ òṣèré Ṣọlá Ṣóbọ̀wálé Kanayọ O Kanayọ ni wọ́n ti tẹ́wọ́ gba àmì ẹ̀yẹ. Ìyìn fún àṣeyọrí tí wọ́n ṣe lẹ́nu iṣẹ́ tíátà. Ìyún Industry Merit Award. Àwọn ògbóǹtarìgì òṣèré tíátà méjèèjì tí mo dárúkọ yìí. Ìyún ìyá wa Ṣọlá Ṣóbọ̀wálé àti Kanayọ O Kanayọ. Ni wọ́n ti tẹ́ ọgbà àmì ẹ̀yẹ Industry Merit Award. Níbi ti àmì ẹ̀yẹ African Magic Viewers Choice Award tó wáyé ní ọjọ́ Àbámẹ́ta. Ìyẹn fún ti ọdún 2026. Ayẹyẹ yìí ti African Magic Viewers Award Choice Award gbé kalẹ̀ ló jẹ́ ti ẹlẹ́kejìlá 12th celebration wọn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé Èkó òtẹ́ ni ayẹyẹ ọ̀hún ti wáyé lálẹ́ ní àṣálẹ̀ ọjọ́ Àbámẹ́ta Sátidé. Wọ́n fún wọn lámì ẹ̀yẹ yìí láti dá gbogbo iṣẹ́ takuntakun tí wọ́n ṣe nínú iṣẹ́ tíátà mọ̀. Àti parí biribi tí wọ́n kó nínú iṣẹ́ tíátà. Nígbà tí ìyàwó Ṣọlá Ṣóbọ̀wálé tẹ́wọ́ gba àmì ẹ̀yẹ yìí tó sì fẹ́ fi ẹ̀mí ìmoore hàn. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ló tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ṣe agbátẹrù ayẹyẹ náà. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn akẹgbẹ́ rẹ̀. Bákan náà ló tún dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ pàápàá jùlọ àwọn ọmọ rẹ̀ fún àtìlẹyìn tí wọ́n fún nínú eré tó yàn láàyò gẹ́gẹ́ bí àṣeré orí ìtàgé. Ẹ ṣe yẹn lákọ̀ọ́kọ́ lábala àwọn òṣèré. Wọ́n níbi tá ẹlẹ́kùn tí ń sunkún lalayọ̀ tí ń yọ̀. Níbi táwọn kan ti ń dáwọ̀ dùnú wípé wọ́n gba àmì ẹ̀yẹ. Díẹ̀ lára àwọn tí wọ́n kùnà láti gba àmì ẹ̀yẹ MBCA ní ọdún 2026 rèé. Fúnkẹ́ Akíndélé. Sinimá rẹ̀ tó pe àkọlé rẹ̀ ní Behind the Scene.
1: Talókè níwájú zẹ̀rú bábẹ́.
0: Sinimá yìí wà nù ara àwọn sinimá tí wọ́n dárúkọ tí wọ́n rò pé ó máa gba àmì ẹ̀yẹ Best Supporting Actress. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé Fúnkẹ́ Akíndélé kùnà láti gba àmì ẹ̀yẹ ọ̀hún. Akẹgbẹ́ rẹ̀ Linda Ejifo ló gba àmì ẹ̀yẹ náà. Eléyìí tó kógba gẹ́gẹ́ bí Best Supporting Actress nínú eré àgbéléwò ti The Eds. Bó tilẹ̀ jẹ́ pé sinimá àgbéléwò Behind the Scene odidi 2 billion naira ló pa ní box office. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ sí dárúkọ rẹ̀ lórí ayélujára wípé ó máa gbà mí ẹ̀yẹ. Ṣùgbọ́n sinimá yìí kùnà lásìkò tá a wà yìí. Bákan náà ni sinimá Jinja tí wọ́n dárúkọ tirẹ̀ náà lẹ́ẹ̀mẹsàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí Best Movie. Òun náà tún kùnà láti gba àmì ẹ̀yẹ.

0: fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kíá ni mo ti ra wọn kódà iphone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù.
2: Ọ́fíìsì CD Care wà ní Block 2, Civic Center Ultra Modern Market, Civic Center, Kano. Ẹ lè pè wọ́n sórí 070-7484-3345. 070-7484-3345.
0: Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
3: CD Care. Making life easier.
4: Chup, chup, pounce.
5: 95.1. Bazubia FM.
6: Oh, love, sweeto.
7: Love, now wanting to. This, now love.